Naija FM 102.7 ìrídìí òmanànà àyè pẹ̀lú venue yèmí ayọ̀ nẹ́mi gwamẹ́ni mà bọ́pọ̀ ṣe he.

0: àwọn fẹ́mínísì wọn fẹ́ mi ni àwọn ọmọ jẹ́lósí mi wọ́n fa wàhálà níta wọn ọmọ jẹ́lósí mi àwọn ọmọ gútígútí trap ló ń jẹ ẹrọ di ríjì ríjì àwọn ọmọ usa pẹ̀lú
1: no louder
0: ó yá àwọn ọmọ pablo tí wọn bá mọ wọ́n ṣàpọ̀ tí wọn bá dẹ̀ mọ wọ́n mọ ramajago láyé ọmọ èèyàn samuel eto ẹ àwọn ọmọ wa ti máa gbọ sọ̀rọ̀ sókè kíjọba ti máa gbọ kọ́ tó dé àwa ti máa lọ tí ní làmàgbà tó bá gbé tiwa lọ ẹ àwọn ọmọ

0: know I be.
1: Niger FM 102.7 wẹ́ bọ́ na ọ̀tún ọwọ́ ẹ bọ́ na ẹ̀mẹ́ ọwọ́ ẹ bá na àpẹẹ́gùdì hot.
2: Tune in.